0: nítorí pé ẹ̀yin gbọ́ ju ọlọ́wọ́ mi dé ẹ̀yin gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ adúpẹ́ torí pé ìjẹ ọlọ́run fún wa wọ́n ṣe ń bẹ àwa yẹ wọ́n ṣe mímọ̀ ṣe wa àánú yín ló dúró nínú ayé wa a sọ wípé ṣé olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wa tábà ní ká máa dúpẹ́ láti lè títí tọ́lá ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣé ní ti ìjọba tí ẹ̀ ń dá sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìka ni wọ́n fẹ́ gbé ká ti bá ṣùgbọ́n ẹ̀yin kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ọba tó sọ ìmọ̀ ayé tó fẹ́ lè dásán níwájú absolumu adúpẹ́ torí pé ẹ̀yin sọ gbogbo ìmọ̀ àwọn ènìyàn ìkẹ́ àwọn ènìyàn ìka ẹ̀yin sọ di asán níwájú a sọ wípé ṣé olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá olúwa ọlọ́run títọ́ ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá adúpẹ́ lórí àwọn ọmọ wa o adúpẹ́ lórí gbogbo pátápátá tí ẹ fún wa adúpẹ́ torí pé èṣù fẹ́ jẹ́ kí ó bàjẹ́ ṣùgbọ́n ẹ̀yin fi títóbi yín hàn gbogbo ogun pátápátá tí ẹ ti ṣe òun ṣàlẹ́yìn fi yín hàn wá káwa kabalẹ̀ mọ́ pé èmi wà ní iṣẹ́ nínú ayé wa a sọ wípé ṣé o olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá adúpẹ́ torí pé ẹ fọ́ gbogbo kó sí kó adúpẹ́ torí pé gbogbo ìdúlé àìsàn pátápátá lè yan ọlọ́run àlàyé ló kúrò nínú ayé wa a sọ wípé ṣé o olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá jésù kristu ọmọ ọlọ́run ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá àwọn ọpẹ́ wa ní òwúrọ̀ yìí lórí ohun gbogbo pátápátá tí ẹ ti ṣe fún wa àwọn ọpẹ́ wa wá ní òwúrọ̀ yìí ní ohun gbogbo pátápátá tí ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn ọpẹ́ wa ní òwúrọ̀ yìí fún gbogbo tí ẹ máa ṣe fún àjọ̀dún wa tó ń bọ̀ nítorí pé ìtì lọ síwájú wa ẹ̀yin ni ọba tẹ lọ síwájú kérúsì ọba tẹ ti sọ gbogbo kejìlẹ̀ tẹ́lẹ̀ èyí fọ́ gbogbo ọjà rin sí wẹ́wẹ́ sí gbogbo ilẹ̀kùn ilẹ̀ adúpẹ́ torí pé èyí ti lọ síwájú wa èyí ti sọ gbogbo kejìlẹ̀ tẹ́lẹ̀ nítorí ọjọ́ àjọ̀dún wa olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá síwájú ọjọ́ náà adúpẹ́ torí pé ayọ̀ ni fún wa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá ní ọjọ́ náà nítorí pé ayọ̀ ni fún wa a sọ wípé ṣé olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá lẹ́yìn ọjọ́ náà a sọ wípé ẹ ṣe nítorí pé ìdùnnú àti oríire ni yóò máa jẹ́ tiwa olúwa ẹ̀ gbọ́pẹ́ gbà yín wá a tẹ̀síwájú lọ nínú ìsìn ẹ̀ máa bá wa lọ gbogbo ẹ̀dùn ọkàn wa ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ìmọ̀ṣà sọ wípé ohun gbogbo tí a bá bèrè ní orúkọ jésù kristu lẹ́yìn yóò ṣe fún wa bẹ́ẹ̀ ó ti ṣe máa tọrọ bá ó ti ṣe máa bẹ̀bẹ̀ rẹ̀ olúwa jọ̀wọ́ jẹ́ kó wọlé àṣà ẹ máa jẹ ọlọ́run wa níparí gbogbo ní ayé ìdásí parí ìjọba ní orúkọ jésù kristu olúwa ọlọ́run àti olùdáàdì wa ní àgbàdúrà.
1: Ìwọ̀n ti ṣe ní ọmọ àwọn alójọ́jọ́ alójọ́jọ́ láàrin ẹ̀ṣẹ̀ wa jù wá àti láàrin ọ̀tún tó ṣe wá má fa àwọn sí ní ìdẹ́wò ṣọ́gbà lọ́bìlì sí torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ owó ní tirẹ̀ láéláé àárín má máa láṣẹ wọn. Ọba tó fún wa lórí ọ̀fẹ́ Sunday kìíní nínú oṣù kéje ìwọ tí bá ní ìrìn tún bá ní ṣe olúwa pọ̀ ọ̀fẹ́ wa. Àlìdáṣe àwọn olùṣe nípa agbára ara wa ìwọ náà ló ń ṣe ìwọ ló dé kí dídẹ kó máa bẹ ọwọ́ rẹ náà ló wà bàbá oṣù yìí dé ó tù wá nínú kárí tí wá ṣe kí inú wa dùn káyọ̀ wá kún káwa kó lè máa yàn ní orúkọ ọmọ rẹ kan ṣoṣo jésù kristi olúwa wa.
2: Kérúkú Seraph ayé gbẹrin káwà tó kéwò náà àti ìfowópamọ́ fún mẹ́ta lọ́pọ̀ ọjọ́ rẹ̀.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Our second lesson for today's Sunday service shall be found in the General Epistle of Jude, chapter 1, from verse 1 to 25. Ẹ̀kọ́ kíkà wá ìkejì fún ìsìn ọjọ́ ológun. Ò ní àárín nínú Epistle ti Júdà sí ènìyàn gbogbo. Orí ìkíní, a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Títí ẹsẹ̀ karùn-ún ẹni ọ̀nà tí ó kà báyìí pé Júdà, ìránṣẹ́ Jésù Kristì àti arákùnrin Jákọ́bù sí àwọn tí a sọ di mímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá tí a sì pamọ́ nínú Jésù Kristì. Kí àánú àti àlàáfíà àti ìfẹ́ kí ó máa bí sí fún yín. Olúwa, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ má kọ̀wé sí yín kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹsẹ̀ kẹrin, nítorí àwọn ènìyàn kan bẹ tí wọ́n ń yọ wọlé, àwọn ẹni tí a ti yàn láti ìgbà àtijọ́ sí ẹbí, àwọn aláìwàbí Ọlọ́run tí orí ọ̀fẹ́ Ọlọ́run wa padà sí wọ̀bìà, tí wọ́n sì ń ṣe Olúwa kan ṣoṣo náà, àní Jésù Kristì Olúwa. Ǹjẹ́ èmi fẹ́ láti rán yín létí bí ẹ̀yin tilẹ̀ ti mọ gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan rí, pé Olúwa, nígbà tí ó ti gba àwọn ènìyàn kan là láti ilẹ̀ Íjíbítì wá, lẹ́yìn náà ó rún àwọn tí kò gbàgbọ́ àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn, ṣùgbọ́n tí wọ́n fi ipò wọn sílẹ̀, àwọn ni ó pa wọ́n nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun nísàlẹ̀ òkùnkùn dé ìdájọ́ ọjọ́ ńlá náà. Ẹsẹ̀ kejì, àti bí Sodomu àti Gomorra àti àwọn ìlú agbègbè wọn ti fi ara wọn fún àgbèrè ṣíṣe bákan náà, tí wọ́n sì ń tẹ̀lé ará àjèjì lẹ́yìn, àwọn ni a fi délẹ̀ bí àpẹẹrẹ, wọ́n ń jìyà ìgbẹ̀san inú àìní pẹ̀kun. Bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú sọ ara di èrí nínú àlá wọn, wọ́n sì ń gan ìjòyè, wọ́n sì ń sọ̀rọ̀ búrúkúburú sí àwọn ọlọ́lá. Ṣùgbọ́n Máíkẹ́lì, olórí àwọn áńgẹ́lì, nígbà tí ó ń bá ìfìjà tí ó ń ṣe ọpẹ́ alàyè nítorí òkú Mósè, kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí, ṣùgbọ́n wípé Olúwa ni yóò bá orí. Ẹsẹ̀ kẹwàá, ṣùgbọ́n àwọn wọ̀nyí sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọn kò mọ̀, ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko tí kò ní iyì. Nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìbàjẹ́. Ìgbé ni fún wọn nítorí wọ́n ti rìn ní ọ̀nà Káìnì, wọ́n sì ń fi ìwọra súre sínú ìṣúná Bálámù, nítorí èrè wọn sì ṣègbè nínú ìṣọ̀tẹ̀ Kórà. Ẹsẹ̀ kejìlá, àwọn wọ̀nyí ni ó jẹ́ àbàwọ́n nínú àsè ìfẹ́ yín. Nígbà tí wọ́n bá ń bá yín jẹ àsè, wọ́n ti ń bọ́ ara wọn láì bẹ̀rù, ìkúùkù láì ní omi tí a ti ọwọ́ afẹ́fẹ́ gbà kiri. Àwọn igi aláìléso ni àkókò èso, wọ́n kú lẹ́ẹ̀mejì, afọ̀ wọ́n tún ti gbòmò ti gbòmò. Omi òkun ti ń hó, ìfófó ìtìjú ara wọn jáde, alárìnkiri ìràwọ̀, àwọn tí a pa okùnkùn biribiri mọ́ dé láíláí. Ẹsẹ̀ kẹrìnlá, àwọn wọ̀nyí pẹ̀lú ni Enoku, ẹni keje láti ọ̀dọ̀ Ádámù sọ tẹ́lẹ̀ fún wípé kíyèsí, Olúwa ń bọ̀ pẹ̀lú ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn rẹ̀ mímọ́ láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn, láti dá gbogbo àwọn aláìwàbí Ọlọ́run lẹ́bi ní ti gbogbo iṣẹ́ ìwàbí Ọlọ́run wọn tí wọ́n ti fi àìwàbẹ ọlọ́run ṣe àti ní ti gbogbo ọ̀rọ̀ líle tí wọ́n tí àwọn ẹlẹ́sẹ̀ aláìwàbẹ ọlọ́run ti sọ sí ẹsẹ̀ kẹrin ilé ogún àwọn wọ̀nyí ni àwọn tí ń kùn àwọn aláròyè tí ń rìn nípa ìfẹ́kúfẹ́ ara wọn ẹnu wọn a máa sọ ọ̀rọ̀ ìhalẹ̀ wọn a máa ṣojú ṣáájú nítorí èrè ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn apọ́stólì olúwa wa jésù kristi bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wà nígbà ìkẹyìn tí wọ́n máa ń rìn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ àìwàbí ọlọ́run ti ara wọn àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀ àwọn ẹni tí ara tí wọn kò ní ẹ̀mí ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ẹsẹ̀ kọkàndínlógún ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ ọlọ́run ẹ máa retí àánú olúwa pẹ̀lú jésù kristi títí di ìyẹ̀mí pẹ̀kun ẹ máa ṣàánú àwọn ẹlòmíràn ẹ má ṣe ìyàtọ̀ ẹ máa fi ẹ̀rù gba àwọn ẹlòmíràn là ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná ẹ tilẹ̀ má kórira ewu tí ara ti sọ di èrí ǹjẹ́ tí ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọsẹ̀ tó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n tí ó parí ẹ̀kọ́ náà sí ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo gbàrà wa ní ògo àti ọlá ńlá ìjọba àti agbára nísinsìnyí àti títí láéláé àmì ìpínlẹ̀ wa kó kò sí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀

0: orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ayérayé Ọlọ́run ti wá. Nèzáyà mímọ́ ológo jùlọ. Agbẹ́yíga Ọlọ́run. Aṣeyínlọ́ba Ọlọ́run. Ayínlógo Ọlọ́run. Torí pé ẹ fi wá sílẹ̀. Torí pé ẹ kọ̀ wá sílẹ̀. Ẹ dojú gbàgbọ́ ti wà. Wọn ò fi ẹ̀jẹ̀ wá túlẹ̀ yìí ṣe. Gbogbo má ṣe ń ṣe independent lánàá. Àwọn ẹnikẹ́ni ti mú wa. Ẹnikẹ́ni ò sí nínú ìdè. Ẹnikẹ́ni ò sí nínú ẹ̀wọ̀n àdémọ́. Àdúpẹ́ Ọlọ́run. Olúwa ẹ̀gbọ́ pẹ́ wa. Olúwa ẹ̀gbà ni wa. Gbogbo ìlú kówókówó ẹ̀yin Ọlọ́run ẹ̀jẹ̀ kó tú. Èyí tó dánú ẹ̀jẹ̀ ó dún lórí wa. Ẹ̀yin Ọlọ́run àlàyé ń bá wa ṣe. Ẹ fi wá sílẹ̀ nígbà kankan. Ẹ kọ̀ wá sílẹ̀ nígbà kankan. Alágbà gíga ẹ ṣe. Ọba àwọn ọba ẹ ṣe. Ọlọ́run àwọn Ọlọ́run ẹ ṣe. Àwa bí ẹ̀yin Ọlọ́run ti wa. Torí pé ilẹ̀ lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ọ̀rẹ́ náà bóyí Olúwa má jẹ́ òǹkà lórí wa. Nílé lóko Ọlọ́run odò Olúwa má jẹ́ òǹkà lórí wa. Alágbà gíga ẹ tì wá mú. Ọba àwọn ọba ẹ tì wá mú. Ìjọ yìí lọ́wọ́ rẹ Olúwa ẹ tì wá mú. Olúwa mo jiná yí wa ká. Àwọn èso wá dọwọ́ rẹ alágbà gíga bá wa gbàdúrà fún wọn. Ọgbọ́n àwọn òye ọ̀run bá wa fi dá wọn lọ́lá. Níbikíbi tí àwọn èso náà wá wà ní wákàtí àti ọ̀wọ̀ yìí, ọwọ́ rẹ ọ̀wọ̀ rẹ yóò máa bá wọn gbé. Ọlọ́run abẹ̀yìn atún ibẹ̀ nínú ohun gbogbo tá a máa ṣe nínú àjọ̀dúwa ẹ̀mí mọ́ ẹgbà ìṣàkóso. Olúwa sún wa síwájú. Ẹ̀mí mọ́ sún wa síwájú. Ọba àwọn bẹ sún wa síwájú. Ọlọ́run ìyanu, Ọlọ́run òtítọ́ máa bùkún wa. Máa bùkún wa. Máa bùkún wa. Ọgbọ́n àwọn òye ọ̀run bóyá fi dá wa lọ́lá. Lẹ́yìn àjọ̀dún ọdún kẹwàá, ìjọ yìí má jẹ́ òtúká. Ká ló ṣe àjọ̀dún ọdún kẹwàá, ìjọ yìí má jẹ́ òdàrú. Kí bá ṣe ń ṣe àjọ̀dún lọ́wọ́, ìjọ yìí má jẹ́ òbàjẹ́. Alága ìgbà ìsìn wá mú. Gbogbo ẹni tó máa lò lórí àjọ̀dún yìí tó máa mú ọjọ́ náà dùn, alága ìgbà ro wọn lágbára. Ẹni ọ̀run bùkún wọn. Gbogbo ẹni tó ti lọ́wọ́ sínú àjọ̀dún yìí, alága ìgbà ẹ bùkún wọn. Gbogbo ẹni tó ń lọ́wọ́ sí lọ́wọ́lọ́wọ́, ẹ̀mí ọ̀run ẹ bùkún wọn. Gbogbo àwọn tó sì máa lọ́wọ́ sí ẹ̀mí ọ̀run ẹ bá mi bùkún wọn. Alága ìgbà mo wá bẹ̀yìn Ọlọ́run. A ti bọ́ sínú apá kejì nínú ọdún yìí, alágbádìgá ẹnikẹ́ni májà fi ṣàwátì. Ẹnikẹ́ni májà fi ṣàwátì. Nínú ìjọ yìí àti gbogbo ibi tí ìjọ yìí lórúkọ dé, alágbádìgá májà ká fẹ́ ẹnikẹ́ni ṣàwátì. Alágbádìgá mo bẹ̀ ọmọ tún ọbẹ̀ tó lẹ́yìn lẹ́lẹ́ ìbá wa ṣe. Ẹ̀yin lẹ́lẹ́ ìṣe kó yọrí. Gbogbo àwọn olórí ìjọ yìí tọwọ́ rẹ bí òbèlé ṣe ń ṣàtọ́kọ̀kọ̀ ẹ̀mí wọn máa tọ́ wọn. Ẹ̀mí wọn máa kọ́ wọn. Ẹ̀mí wọn máa ṣọ́ wọn. Alágbádìgá mo bẹ̀ yín mo tún ibẹ̀ ẹ̀yin lẹ́lẹ́ ìbá wọn ṣe. Ọlọ́run ìyanu Ọlọ́run òtítọ́ ìjọ yìí tọwọ́ rẹ alágbádìgá náà àwọn òun bá wọn ṣe. Ẹ̀mí òun bá wọn ṣe. Má jòrò ṣòro fún wọn láti ṣe. Alágbádìgá náà àwọn òun olúwa fi wọ́n lọ́kàn balẹ̀ níbẹ̀. Ẹ̀mí ọ̀run fi wọ́n lọ́kàn balẹ̀ níbẹ̀. A ó máa yìn Ọlọ́run. A ó máa gbé yín ga. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Òwò ni forúkọ yín lókè ọ̀run. Jésù Kristì alágbàdo wa.
1: Àmì orúkọ Jésù. Èmi máa wọ́n lù wá lọ. Torí àfẹ́.

0: Jesu Kristi. Ní orúkọ Jesu Kristi. Ní agbára ẹ̀jẹ̀ Jesu Kristi. Bàbá wa àtọ́lọ́run wa. Agbé ọ̀gá. Ayọ̀ ológun bàbá mi wá gbọ́pọ̀ ẹ̀ wá. Ẹ̀mí mọ́ wá gbọ́pọ̀ ẹ̀ wá. Bàbá mímọ́. Ayọ̀ ológun bàbá mímọ́. Ẹ̀mí ọgbà wa máa di ọkàn owó ọmọ ìlú. Ẹ̀mí mọ́ rẹ wá sọ̀kalẹ̀ sáàárín wa. Ẹ̀mí mímọ́ rẹ wá sọ̀kalẹ̀ sáàárín wa. Ẹni tó sì ti sọ̀kalẹ̀ ayé ìṣù ọ̀sẹ̀ má di ó bàjẹ́ ọ̀la. Ìwà wa má di ó bàjẹ́ ọ̀la. Ìṣe wa má di ó bàjẹ́ ọ̀la. Máa bá wa gbé ológun jù lọ. Ṣàánú fún wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ́rọ̀ lérò ní ṣíṣe dáríkì wa ológun jù lọ. Àmàmàdá ni àìmàmàdá dáríkì wa ológun jù lọ. Bàbá mímọ́ gbàkóso. Jésù Kristi gbàkóso. Ìjọ ẹ̀ máa dọwọ́ rẹ lẹ́nu rẹ. Ìwọ ló dájọ́ ìsílẹ̀ kì í sẹ́yìn. Ó dọwọ́ rẹ o. Gbàkóso ilé rẹ. Má jẹ́ kí jọ ọ̀rẹ́ ó bàjẹ́. Má jẹ́ kí jọ ọ̀rẹ́ ó dàrú. Àjọ̀dún wa tó ń pọ̀ lọ́nà ọmọ dọwọ́ rẹ lẹ́nu rẹ. Àjọ̀dún ọdún kẹwàá, àmọ̀kó ti lágbo ti láàrin. Nǹkan sì wọ́n ló sọ bẹ́ẹ̀. Àmọ̀kó pẹ́ ológun jù lọ. Kí kó sojú ro ẹ̀mí gbogbo wọn lẹ́nu ba rẹ̀. Ohunkóhun tí ó de wà ní ọ̀nà láti lè má ṣàjọ̀dún náà. Elédùmarè wà gbé sí gbólógbègbò látọ̀rí lọ. Gbogbo tí ó dẹ̀ wá lọ́nà tí a ò fi nílé ṣàjọ̀dún náà. Bàbá mímọ́ gbé sínú ìgbèrò látọ̀rí lọ. Bàbá mímọ́ gbàkóso òun. Olórí ayé gbàkóso òun. Jésù Kristi ọmọ Ọlọ́run gbàkóso òun. Olórí wa máa dọwọ́ rẹ̀. Olórí ohun ológun lójúkọ Elédùmarè bàbá mímọ́ òun. Bá ń da gbogbo olóògbé jùlọ. Ṣàánú fún Elédùmarè. Ṣàánú fún ológun jùlọ. Gbogbo tó ń ṣe tí wọn bàbá mi bàbá mi ṣé máa ṣe pé ìlú ọmọ rẹ. Kọ̀ mọ̀ ń wà. Gbogbo ní forúkọ mọ̀. Ìlú Amẹ́ríkà dọ́wọ́ rẹ. Gbàkóso. Nàìjíríà máa wà dọ́wọ́ rẹ. Àpò ojú ṣe fún wa bàbá mímọ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Máa jọba lọ. Ìjọba ọ̀run rẹ̀ ni a fi ṣèrè jẹ́ o. Aláyọ̀ Kayọ̀ ológun lórúkọ Jésù Kristi Olúwa tó lu Bàláwa.
1: Ṣe ọdún pàdé àbúrò àwọn ní orúkọ Jésù Kristi Olúwa.

tó ń pa wá lẹ́rìn ayọ̀, ọba tó ń dùn wá nínú, ọba tó ń sọ ìkáàánú ni tó. Báàbì dúpẹ́, báàbì dúpẹ́ dada, pé olúwa ṣe, olúwa ṣe, olúwa ṣe. Dúpẹ́ dada, olúwa ṣe.

0: Aláṣẹ láyé, aláṣẹ lọ́run. Aláṣẹ lọ́run àti ní ayé. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ìbọ̀ pẹ́ wa. Ẹ bá yín wa. À ń lọ náà yìí, wọ́n bá wa ká lọ. Ẹ á bá a sọ̀rọ̀ yìí. Ọ̀nà jẹ́ kú yìí. Bí ìkẹyìn ká fi jọba ọ̀run ṣe lè jẹ. Ní orúkọ Jésù Kristì. Praise the Lord.
1: Hallelujah.
0: Okay, Yaba Noluba.
1: Greet you, our fathers, of the Lord.
0: Prophet Michael Gashin Baptist. Okay.
1: Greet you. We
0: appreciate you
1: for the opportunity given unto me to say the sermon today.
0: Agbára Ọlọ́run èmi jọra yín lójú.
2: Agbára
0: Ọlọ́run èmi náà ni jọra mi lójú. Gbogbo bí ẹ ṣe ń fún Ọlọ́run bá yín fún.
2: Gbogbo
0: bí ẹ ṣe ń jọ̀rọ̀ bá yín dìí. Ọmọ aráyé oníkọjá ẹ̀ máa ṣe sí yín. Ẹyin jẹ́ Ọlọ́run mo kí wa lẹ́ẹ̀kan sí. Ẹnibi táwa lónìí àpò òmìnira ìlú Amẹ́ríkà. Lágbá Ọlọ́run àlàyé kò ní di ìnira mọ́ wa lọ́wọ́. Gbogbo orí tá à ń retí. Ọlọ́run kò jẹ́ kó jẹ́ tiwa. Prophet Baptist, I respect you so much. Because you respect people. And that is the reason why. Kò tẹ̀lé dúró. Ẹyin jọ Ọlọ́run, ọmọ ọdún mélòó ni
1: mí?
0: Màmá akíkọ̀ tá a bá ti pa lísì. Tí bá ti fẹ́ máa lọ sílé báyìí. Màmá akíkọ̀ ni bàbá wa. Ṣé mo bí ọmọ akíkọ̀ lọmọ ni? That is what we call respect. Mi ì tẹ̀bi ṣeré rárá.
1: Màmá
0: ẹ kú àjẹ pẹ́. Màmá ayé máa kù. A lọ sí program kan ní ọ̀dọ̀ àwọn òṣèpẹ́ rẹ̀. Mo ṣe ń wọnú
1: church
0: yẹn báyìí. Màmá ayé máa kù ni mo rí. Bàbá wa wà níwájú.
1: She said our father is in front.
0: Bàbá yìí kò ní.
1: I said which of your fathers?
0: I was carried away. Bàbá yìí kò ní.
1: She said which father?
0: Wọ́n ní Prophet Baptist.
1: She said our prophet.
0: Wọ́n ní it's okay. Kò ní jẹ́ níbi tó wà yẹn.
1: I said you see that place he's seated?
0: Àwọn olórí ìjọ ló wà
1: bẹ́ẹ̀. It's meant for the church.
0: Ètò olórí ìjọ.
1: I'm not the church head.
0: Ta kò parí service.
1: After the service.
0: A mọ̀ kíra wa.

0: 操到你晕吗？
1: 我刚刚
0: 看你就是被降住的晕呆呆。哦，半年已经不是走路了，我打消了你去。你给你落下来没？我就把老老妈来，就是老妈母。你给老老母扶起来，老老母扶起来，我都去把脖子，我都抓住啊，抓一次。Some years back, one from the message come. He pay. See, I've been Sammy, so he came out by Sammy. So what? If by the way, he came out by Sammy, so what? He took a man, no one from prophet. Other man, Sammy. In fact, daddy, you are going to put your man, Sammy. I'll come out for losing the world. But, we might walk away by what we. Gbogbo bi ti n ba de ti mo pe ni ago ara mi ko dada ma ya fi pa mo tun ko ya ma ku na pe mama jisi re o eyin na egun do mama na ma n lo be ṣugbọn mi o mo itumọ oro yen mi o mo pe o ni itumọ ninu ilana yi. Not until last week. Not until last week. Ni igba ti won fi mi je mo gbogbo je vice president egbe Sheba for ọdun mẹrin. Won se ibo nile nigba to dun mẹrin so ko di je president. Ah. Go go down well with me, but money okay. You should be all the men. But I'm part of the men. We do be born as a boy, all the men journey. What is she will be pushing? I said, well, all the men are for going here. Book of Shiba. Briambu, you open, she said, there is a gong on you. If I see all the men here, what on? Until one, so wait, ah, what men here, she told. Mo tun ma se odun merin mi emi fara mi. In fact answer ti ma fun won ibi ti mo ko si o si wa ninu moto mi pe ma write won ni pe ki lo nje be mi emi ke mi o ti e raye fun rara rara. Mo ti so odun merin, o tun so odun merin mi, e tun ni so odun merin mi nipa ase mi ni ko ninu wa be mo ti leri oro yen moto ti asaf ni baba ti o ma ti ba so fun mi pe iyawa ipe ipo kan wa o e ti leri pe igba won ni toro mi ma dabi eni to plug phone si inu na ti o ti charge to wa yo oro yen ibi to ba ara bi
2: kabiyesi
0: ipe baba ti mi tun so fun nipa
2: oro
0: yi baba e tun so fun mi won ni niwon ba agba ti o ba ti se pe emi ni mo lo ba won ipe e fi mi je oye yi o ipe mi o gbodo ko o mi o lori ofe o mi oro olohun o ko se ma gbagbo ni mo fe le so pe baba e ma se be yen nibi to ba lara ni amo mo gba igba to wa di last week ni eyan kan wa pe mi lo wa gbadura fun mi o wa so fun mi wi pe o wa lo awon oro yen mora won. O wa so fun mi pe ohun Olorun so fun mi wi pe ki won ma sami si mi lowo ti pe nje won mo die mo ja mo pe iwosan ni o lo ti o I pe baba wa mo si ori won lade omo tun olase I pe mo se ma sami si awon omo eyin e lowo niyan ti owo yen ti a fi ran won ni se ta ma lo fi se wo so fa won eniyan ta ma fi la na fa won eniyan ase aduru kan bayi ni mo gbe sowo oni won fun mi ni ori ofe yen nitori ni pe mo gba lati sise Olorun I pe ko n se ibi nikan ni isanoro yen sise fun o I pe ori ofe yi pe mo gba yen ohun ni isani ororo yen temi na ma je ore ofe nkan ti mo se ah oni o la be ni pe ehun leyin ti prophet ba sami sowo ni to ma tun ma se yin owo kan won o tun sami se yin owo kan ko le po ese kan o sami se ese kan ko le po si o dupe lowo olorun o duwa se won se ajo ni egbe na ni 58th anniversary won se lati ose to koja ni ojo ti nlo ni Nigeria sugbon pelu oye ofe olorun olorun pa mu oju ojo anu ati mi dani olorun pa gbogbo o je wo ti to di agbara e o fi ti to bi eran o je ki mo ipo mi mo olorun o je ki mo ipo mi mo ni ba mi se mo wa dupe lowo olorun alaye ti ki so olorun awon ogun mo dupe lowo ase ori oke ti o fi mi sile mo dupe ni gbogbo ona ona gbogbo to olorun fi da mi se to fi da gbogbo mi àwọn ìmú nǹkan mí nǹkan tí mi ò tiẹ̀ wọn tí màá kàn ṣe tọ́lọ́run dẹ̀ máa bá mi fá mi sí ojúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá mi ṣe ọlọ́run ò fi mi sílẹ̀ nígbà kankan àdúrà tí mo fẹ́ kí ẹ bá mi gbà ni pé kọ́lọ́run jọ nínú àánú rẹ̀ nínú orí ọ̀fẹ́ ẹ̀mí tí ń jọra ẹni lójú kó má pàdé mi ò títí dí ìgbà tí màá fi parí iṣẹ́ yẹn kí má rí ohun tó máa mú mi bojú rẹ̀yìn ohun tí mi ìfi nímọ̀ ṣe wọn kó má dé bá mi mo tún fẹ́ tẹ bá mi gbàdúrà pé kọ́lọ́run ń jọ ní gbogbo ìgbà tó bá máa gbé iṣẹ́ èdè mi lọ́wọ́ kọ́lọ́run máa tọ́ mi kó máa kọ́ mi kó máa ṣọ́ mi kó máa fi mi sílẹ̀ ìjọpẹ́ mi kan nìyẹn ìjọpẹ́ mi kejì ó dá lórí ẹgbẹ́ gbogbo obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ń ṣiṣẹ́ agbára ẹ̀ láàrin ẹgbẹ́ obìnrin ọlọ́run ò fi wá sílẹ̀ ọlọ́run ò fi wá sílẹ̀ àwọn tẹsímọ́nì ọ̀pọ̀n tẹsímọ́nì ni mò ń gbọ́ láàrin ẹgbẹ́ obìnrin táwọn ọ̀rọ̀ máa ń pè nǹkan máa ń sọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè yìí pé kò fi wá sílẹ̀ fún wa tọrọ mò ń bẹ̀bẹ̀ àṣẹ orí òkè yìí àṣẹ tí wọ́n ní ṣàṣeyè tí wọ́n ní ṣàṣeyè kó máa wà láàrin ẹgbẹ́ obìnrin kó máa wà láàrin ẹgbẹ́ ọkùnrin kó máa wà láàrin àwọn ọmọdé kó máa wà láàrin àwọn àgbàlagbà òróró tó ń ṣàn lórí òkè yìí kó má fi nǹkan pẹ̀lú wa sílẹ̀ kó máa ṣàlàyé ààbò lórí wa jésù olúwa wa.
1: ẹ ṣe ibi tẹ ti bẹrẹ.

0: mo fò gbọ́ Ọlọ́run Bàbá.
1: Mímọ́.
0: Mo fò gbọ́ Ọlọ́run Ọmọ.
1: Mímọ́.
0: Mo fò gbọ́ Ọlọ́run Ẹ̀mí. Mímọ́. Ọlọ́run Elédùmarè kò gbọ́ pẹ́ mi. Kàsá máa dúpẹ́.

0: ayérayé nínú àwọn ọba tí kò pẹ́ ẹ̀dá ní ìkun ìjọba àwọn àyẹ̀fẹ́ rẹ jáde láti wá borí rẹ mọ̀ olúwàkọ̀ pẹ́ wa olúwàgbà ìwé wa èyí tó jẹ́ pé ó ń fàkúrà olúwàbámi parí rẹ èyí tó ti ṣe ẹnikẹ́ni má jò bá jẹ́ ti lọ́pẹ́ ni kò ṣe wá a ń padà bọ̀ lọ́sẹ̀ tó bọ̀ kọ́kọ́ ya kó jù báyé lọ
1: Hallelujah.